0: ọmọ ènìyàn yé o.
1: Lọ ṣọ́ra o.
0: Ayé tuntun, I'm sorry o. Ayé tuntun ayé kamara yìí. Wọ́n bá ẹ jẹ, wọ́n bá ẹ mú, ṣùgbọ́n tán bá rí gbọ́dọ̀, wọ́n padà.

mọ̀lẹ̀ mo ṣe, wọ́n ní pé mi mọ̀lẹ̀ mo ṣe, wọ́n dàmọ̀ dàmọ̀ dàmọ̀ bí owó, wọ́n dàmọ̀ dàmọ̀ wọ́n dàmọ̀ bí owó, black diamond ló bìbù wọ́n mọ̀ náà fáìbọ̀ fáìbọ̀, àrà ń bẹ lọ́wọ́ mi ibrahimu, mo polówó kó lọ ọkọ̀ láńkò, àwọn ọmọ pé.

wọ́n ní fọ́n wá mi ní london mo ń bọ̀ báwo ni wọ́n ti kọrin kí wọ́n ṣe ní pọ̀ bàtìẹ́jẹ́ my friend bàtìẹ́jẹ́ lọ́rùn dìde mo ti wà ti tẹ́sẹ́ lọ́rùn dìde mo ti wà ti tẹ́.